0: ugubo jinkenta si na oburu ni ni mi izunu no obura na mi na nokwusi a n'ihi na odiro mma na o ni mi wanne ewupu lilanya ebe wanne e di nke ibo bu onye isi ochichi obodo nke anu abu Edo State na ke bu Monday Okpehulu emebisigo ulo e tola aka si na ebe anu abu ebe a na-eji mmadu agwa ogwu egwu wee na-eweta aka n'ụbọchị nke taa onye isi ọchịchị obodo nke anọ bụ Edo State emebisigo ụlọ onye nke atụrụ aka sị na ọ bụ onye na-ewelu mmadụ wee ji na-eme ego nke asị egide mmadụ akpụlụ aji wee mee ọgwụ ego n'aka bụ nke a na-akọwalịnụ n'ụbọchị nke taa bụ ụbọchị Tuzdee na onye isi ọchịchị nke obodo abụ Edo State bụ Sinetọ Monday Okpehulu emebisigo nzukọ ahụ mebiekwenu ụlọ fasi wee na-anọ na-eme ọgwụ ego a. Nke ịtọ bụ ndị isi ọchịchị obodo a ekwugo okwu n'ihe gbasara ndị nzukọ nke a na-akpọ ndị NCC na Fana alọnchi projekti nke Fana eme afọ asaa. Udo dịrịnụ ndị Igbo, ndị Igbo nụ onaka osiwe ha m n'ọnụ n'ụbọchị nke taa na ụfọdụ dị soshal na nke bụ Isambai Nukulas. Onye dịrịnụ mma n'ọtụtụ, dịrịnụ mma n'ehihie, dịrịnụ mma n'abalị. Nne na onye na-ekwu okwu anụ a bụ fuwanye nwoke nke bụ Anyamili Good News Ugochukwu nke onye na-eme ebe onye na-aga ya nekọta nwanne ya na nwaanyị ya n'anya. Ezinụlọ gị na-agwa fa nke ị na-eme gbakọrọ n'anya maka ndị ntụ emebisigo obodo a nke anyị nọ n'ime bụ obodo Naijiria. Udo dịrịnụ ndị Igbo nụ. Anyị abịakwa echi furijio steshọn na nke bụ Isambai Nukulas ka anyị na-agwakwanụ n'aka bụ onye na-eme n'obodo ndị Igbo nụ.
1: Ekwudede oyi esikwu ndị ojú ọjọ seri n'ebikibi tieti ngowa eyi na ileiṣẹ Isambai Nukulas redio eyi tó kalẹ sí ìlú Uromi. Ìròyìn ló ń dé sé tí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àwọn láti lọ bá gbogbo àwọn olùgbé ní ìlú Uromi láti yàgò fún à ń fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ gba owó lọ́wọ́ àwọn ènìyàn wọn tó wà ní òkè òkun. Gbogbo ilé tó ní ṣe pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ òkùnkùn tàbí àwọn tí ó ń fi ìtùtù jayé àti àwọn ajínigbé ó ní ìjọba ìpínlẹ̀ Edo ti ń bìwò lulẹ̀ lọ́kọ̀ọ̀kan. Àjọ NCC ti bẹ̀rẹ̀ sí ṣe ìdíwọ̀n owó èyí tí àwọn olùbárà wọn yóò máa san lẹ́yìn bí ọdún mẹ́jọ. Why you? Because.

irú wàyí kí wọ́n yàgò nítorí wípé ègún ni wọ́n ń fà lera wọn lórí. Gbogbo ilé tí ó ní ṣe pẹ̀lú àwọn aṣètùtù ọ̀la àti àwọn ajínigbé.

0: station na nke bụ Isan Binaculars ka anyị na-agwakwanụ na nke bụ onye na-eme n'obodo ndewonu.
1: Ẹkú dédé òyí àti fún bí ojú ọjọ́ ṣe rí ní ibikíbi tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni iléeṣẹ́ Isan Binaculars Radio èyí tó kalẹ̀ sí ìlú Uromi. Ìròyìn ló dé sé tí ìgbọ́yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àwọn láti lọ bá gbogbo àwọn olùgbé ní ìlú Uromi láti yàgò fún à ń fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yé gba owó lọ́wọ́ àwọn ènìyàn wọn tó wà ní òkè òkun. Gbogbo ilé tó ní í ṣe pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ òkùnkùn tàbí àwọn tí ó ń fi ètùtù jayé àti àwọn ajínigbé ó ní ìjọba ìpínlẹ̀ Edo ti ń bìwò lulẹ̀ lọ́kọ̀ọ̀kan. Àjọ NCC ti bẹ̀rẹ̀ sí ṣe ìdíwọ̀n owó èyí tí àwọn olùbárà wọn yóò máa san lẹ́yìn bí ọdún mẹ́jọ. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo àwọn olùgbé ní ìlú Uromi ní ìpè ti lọ bá láti lọ yàgò fún ìwà ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí láti máa fi gba owó lọ́wọ́ àwọn ènìyàn wọn tó wà lókè òkun tí wọ́n ń ṣiṣẹ́. Ìpè yìí lọ wípé

0: ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí àwọn aráàlú ń bí ń bá wọn ṣe mójútó láti máa fi sọ́ra wọn di olówó. Inú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Ọ̀gbẹ́ni McCormick sọ wípé ìwà ìlóòótọ́ yìí ó ń ba ẹbí jẹ́, tí ó sì léwu púpọ̀ fún àwọn tó ń ṣe é. Ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ń ṣiṣẹ́ kárakára láti lè máa pèsè fún àwọn ẹbí wọn ní ilé, ṣùgbọ́n díwọ̀n kí àwọn ènìyàn sòdodo pẹ̀lú wọn, ńṣe ni wọ́n ń lo orí ọ̀fẹ́ wípé àwọn yìí kò sí nílé. Wọ́n wá ń lo ọgbọ́n ẹ̀wẹ́ láti máa fi gba owó lọ́wọ́ wọn, débi wípé àwọn mìíràn yóò lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn ẹbí kan, débi wípé kò ní sí ààyè láti mọ kókó irú iye tí owó nǹkan náà jẹ́. Ṣùgbọ́n nígbẹ̀yìn, ó gba gbogbo wọn nímọ̀ràn pé àwọn tó bá ń ru irú ìwà yìí kí wọ́n yàgò, nítorí wípé ègún ni wọ́n ń fà lera wọn lórí. Gbogbo ilé tí ó ní í ṣe pẹ̀lú àwọn aṣètùtù ọ̀la àti àwọn ajínigbé àti àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ìjọba ìpínlẹ̀ Edo ti ń bìwọ̀. Nínú ọ̀rọ̀ tí ó tẹ̀wá lọ́wọ́ ni wípé gómìnà ti pàṣẹ kí wọ́n lọ wó ilé kan tí ó ní í ṣe pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí ní ìlú Yúròmì, ìyẹn ìjọba ìbílẹ̀ Ishan North East ní ìpínlẹ̀ Edo, tí wọ́n sì jẹ́ wípé àwọn ilé mìíràn ni wọ́n ti tipa. Nínú ọ̀rọ̀ tí ẹni tí ó jẹ́ akọ̀wé ìròyìn gómìnà Patrick Ebojele sọ wípé àwọn ti pinnu láti gba gbogbo àwọn ọbàyéjẹ́ yìí kúrò ní ìpínlẹ̀ Edo pátápátá. Wọ́n á jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn agbófinró, àwọn ọlọ́pàá, àwọn tó ń ṣe iṣẹ́ òfin ní gbogbo ẹ̀ka ẹlẹ́ka jẹ̀ka ní ìrẹ́yìn àwọn ọbàyéjẹ́ yìí. Bẹ́ẹ̀ náà ni ẹni tí ó jẹ́ akọ̀wé àwọn agbófinró yìí, ìyẹn barrister John Zegagbe, sọ wípé ìfẹ́ ìjọba ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfilọ̀ àti ìtanilóbólóbó òun ni àwọn ti ń gbọ́ tí àwọn fi gùn lé iṣẹ́ báyìí. Àjọ NCC, ìyẹn the Nigeria Communications Commission, pẹ̀lú àjọ aládàáni kan tá ń pè ní KPMG ti bẹ̀rẹ̀ sí ní ṣe àtúntò àti ìdíwọ̀n owó èyí tí àwọn ènìyàn yóò máa san. Ìgbésẹ̀ yìí wáyé látàrí ìpinnu àjọ NCC láti bí ọdún mẹ́jọ àti díẹ̀ láti bẹ̀rẹ̀ sí máa ṣe òdiwọ̀n iye owó tí àwọn tí ó ń ṣe iṣẹ́ lábẹ́ àbánibára-ẹni-sọ̀rọ̀ àti à ń pèsè ètò ìbára-ẹni-sọ̀rọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀kan lára àwọn ọ̀gá ní ilé-iṣẹ́ àjọ NCC, Ọmọ́táyọ̀ Mohammed, sọ wípé ètò tí àwọn gùn lé yìí kọjá wípé bóyá àwọn fẹ́ ṣe bá a ṣe máa sanwó nìkan, bí kò ṣe wípé ìyípadà ti dé bá ètò ọ̀rọ̀ ìkànsíra ẹni ní orílẹ̀-èdè Nàìjíríà, tí ó sì ní kí àwọn ṣe àtúntò èyí tó gbọngbọ́n lórí rẹ̀. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní. Ó dìgbà kan.
1: All right, ladies and gentlemen.